ọ̀rụ̀nwẹ̀nì na yẹnubi ẹ̀ṣàrà ẹ̀ẹ́nà kìnyẹ ọ̀rụ̀nwẹ̀nì ọ̀rụ̀ opportunities nẹ́ẹ̀rẹ̀ na fàṣì